0: jẹ́mi pàṣẹ ọdí ẹ kọ́sùn wọn mi dín ìsìnà èsì láìkìlì sẹ́ bọ́ọ̀mẹ̀ntì sábẹ́ kọ́sùn.
1: a máa ń bọ̀ wá ó sòmù ẹ̀.
0: ṣe iran fún ọmúyàn máa jọ ẹsẹ ọmọ òjé ẹnà ọmọ amẹ́ríkà fún ọ́nà ọdí abúlé ọmọ náà tún. amẹ́ríkà fún sunsunsun ayé ọmọ ajọ ẹsẹ bàkúkú ẹnu ọmọ sunbẹ yẹ fíìmù.
1: a máa ń bọ̀ wá ó sòmù ẹ̀.